láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Edo ti parí ìgbẹ́jọ́ lórí àwọn afurasí mẹ́rin tí wọ́n jẹ́ ajínigbé.

àyíjẹ́ yìí wọ́n ń digun jalè, wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn àti pé wọ́n ní àwọn nǹkan ìjà olóró aṣekúpani lọ́wọ́. Àwọn mẹ́rin ọ̀hún ni Marvelous Isaac, Wisdom Michael, Rufus Emete Michael àti Gift Raphael. Tí ẹni tí ó jẹ́ Commissioner fún ètò ìdájọ́ àti Attorney General Professor Orlando Taru kó àwọn agbẹjọ́rò lẹ́yìn lọ pè ní ẹjọ́, tí wọ́n sì pe àwọn ẹlẹ́rìí láti wá takùn pẹ̀lú tí kò sí àní-àní nínú àwọn ẹ̀rí tí àwọn àjẹ́rìí mú wá, tó fi di pé ilé ẹjọ́ fi dá wọn lẹ́bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tó àwọn afurasí tó ń gbé egbòogi olóró bíi 22 ní ìpínlẹ̀ Delta. Lára àwọn tí ọwọ́ tó yìí ni wọ́n tún bá àwọn ọmọ lẹ́njẹ-lẹ́njẹ méjì tó jẹ́ ọmọdé ní ibùba wọn ní agbègbè Òzóró ní Abraka ní ìpínlẹ̀ Delta. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí wọ́n rí níbẹ̀, òun ló mú kí ẹni tí ó jẹ́ alūkkóró àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Bright Edafe sọ wípé àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí ìtanilólobó sì jẹ́ kí àwọn lọ gbé ìgbésẹ̀ láti rọ́wọ́ tó àwọn ọ̀daràn wọ̀nyí ní ibùba wọn. Nínú àwọn tí ọwọ́ tó yìí ni ọkùnrin 19 pẹ̀lú obìnrin 3, ṣùgbọ́n tó jẹ́ wípé ọmọdé ni àwọn 2 nínú wọn, nítorí pé ìròyìn fi tó wa létí pé bàbá àwọn ọmọ yìí ni ọ̀gá àgbà fún àwọn ọ̀bàyẹ́jẹ́ wọ̀nyí. Tí ìròyìn sì jẹ́ ká mọ̀ wípé wọ́n ti kó àwọn ọmọ náà lọ sí ilé iṣẹ́ ìjọba tó mójútó àwọn ọ̀rọ̀ àwọn obìnrin, ìyẹn Ministry of Women's Affairs ní ìpínlẹ̀ náà. Ẹni tó jẹ́ Commissioner fún àwọn ọlọ́pàá ní ìlú náà, CP Yemi Oyeniyi, jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ kéékèèké tí àwọn rí yìí jẹ́ kí ẹ̀rù Ọlọ́run ba àwọn wípé ó ń kó àwọn lóminú látàrí àti máa jẹ́ kí àwọn ọmọdé máa fojú winá irúwà bàjẹ́ báyìí. Ilé ẹjọ́ gíga èyí tó wà ní ìlú tó fi ìlú Àbújá ṣe jókòó ti rán àwọn ọ̀daràn 3 tí wọ́n lọ́wọ́ nínú ajínigbé ní oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kòpẹ́kòpẹ́ yìí, tí wọ́n sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún gbére. Nínú àwọn tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n sì rí ìdájọ́ ẹ̀wọ̀n gbére ni Abdulrazak Usman, tí wọ́n tún mọ̀ sí Abu Khalifa Abu Khalid, Yínúsà Musa, tí wọ́n tún mọ̀ sí Yínúsà bin Musa, àti Samsu Adamu Sani, tí wọ́n tún mọ̀ sí Abu Itisan. Lẹ́yìn tí wọ́n ṣe ìgbékalẹ̀ ẹjọ́ yìí ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé nínú àwọn tí afurasí tó tún lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ yìí, òun ni wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ọ̀daràn yìí wọ́n wà lára àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀daràn.
ti ijọba ti fi ofin de yen Dar es Salaam ti won wa pelu awon ajo agbesumo mi kan ti won npe won ni Jamaatul Ansarul Muslima fi Biladis Sudan ni atorilede Sudan ti won wa pawopo lati wa si orilede Nigeria opolopo won ni won je ka mo pe ijoba ibile Suleja ni ilu Nigeria.